0: lórúkọ jí ọlọrun gbọ ọpẹ wa.
1: Ọpẹ
0: ni o.
1: It's Thanksgiving.
0: Àwọn lọba lọba mo yí ka ọtún mo yí ka ó sì.
1: I turn both left and right.
0: Ẹ ṣe púpọ̀.
1: Thank you so much.
0: Ẹ ṣe ẹyin kọ ọlọrun.
1: All the record of God.
0: Ẹ ṣe púpọ̀.
1: Thank you so much.
0: Mo gbàdúrà.
1: I pray.
0: Lórúkọ Jésù
1: ti Nazareti.
0: A ní sọ lẹ́nu.
1: Amen.
0: In the name of Jesus.
1: Gbọ́ ẹ̀yin
0: agbófinró. Àwọn olóṣèlú títí dé gómìnà wa.
1: Ẹ
0: ṣe.
1: Ẹ̀yin
0: honorables.
1: Ẹ ṣe. Ẹ ṣe. Ẹ ṣe.
0: Ẹ ṣe. A lè mọ dárúkọ yín.
1: Ẹja
0: filẹ̀ báwọn. Lórúkọ Jésù ẹ máa pọ̀ sí. Ẹ máa pọ̀ sí. Ẹ máa pọ̀ sí. In the name of Jesus. Ẹ wo bí sà. Ẹ wo bí. Màá gbàdúrà kan fún gbogbo yẹn lónìí. Ẹ má gbàgbé. Mo ní kó o tọ́jú omi àìfọ̀hún.
1: Ṣé ẹ rántí bu?
0: Bẹ́ẹ̀ bá rántí bu omi àìfọ̀hún. Make sure ṣá bomi sẹ́gbẹ̀ẹ́.
1: Ọ̀la
0: wàá bu omi àìfọ̀hún. Wàá fi ṣe tọ́la. Ọjọ́ mẹ́ta gbáko láì ṣe. Bẹ́ẹ̀ ni omi àìfọ̀hún. Tá a bá ti parí lẹ́nu.
1: Ẹ
0: mí sí ẹ pẹ̀lú omi ìwẹ̀ yín.
1: Ẹ
0: wẹ̀ ẹ́ kẹ́tọ́ jáde. Lọ́la a ṣe bẹ́ẹ̀. Tí ọ̀tọ́ la ni màá wá make sure pé a da òróró sínú ẹ pẹ̀lú ẹ. Àní ọ̀nà ẹ gbọ́dọ̀ là.
1: Mo
0: gbàdúrà sẹ́ lórúkọ Jésù ẹ máa rà ló gbà. Mo lẹ máa rà ló gbà. Mo gbàdúrà gbogbo ẹ̀yìn ènìyàn wọ̀nyí. Gbogbo ẹ̀yìn tẹ̀ ń gbọ́ ṣebí ọba. Gbogbo ẹ̀yìn Seed of Kagori
1: Church.
0: Gbogbo ẹ̀yìn alàgbà.
1: All the elders.
0: All the elders. All the elders. Ẹ gbọ́ mi sà.
1: Èmi
0: gbàdúrà fún yín
1: sẹ́.
0: Lórúkọ Jésù ayé ẹ̀yìn àdìdẹ. Gbogbo ẹ̀yìn
1: workers. All the workers.
0: From all the branches. Títí dé London branch. Ẹ ṣe. Mo rọwọ́ yín. Lórúkọ Jésù Ọlọ́run gbọ́ ọpẹ́ wa. A bá ti dúpẹ́ lọ́wọ́ àwọn
1: ọmọ Ọlọ́run.
0: A máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Tó fún wọn ní oore ọ̀fẹ́ láti ṣe. Gbogbo ẹ̀yìn tí ẹ fún wòlíì lọ́rẹ́. Mo gbàdúrà lórúkọ Jésù. Ẹ máa pọ̀ sí ni. Mo ní ẹ máa pọ̀ sí ni. Ẹ máa pọ̀ sí ni. In the name of Jesus.
1: Ẹ wá
0: gbọ́ eléyìí sá.
1: Ẹ gbọ́ eléyìí.
0: Ẹ gbọ́ eléyìí. Ọ̀rọ̀ leléyìí o. Ó tẹnu mi jáde.
1: Gbogbo
0: ẹtẹ ti dìú fún ayẹyẹ. Bí ìgbéyàwó. Ẹlòmíì
1: graduation.
0: Ẹlòmíì ó yẹ kó ti gba fisa.
1: Ká
0: bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run nípa rẹ̀.
1: Ẹlòmíì
0: náà ti gbéyàwó ni.
1: Ẹlòmíì
0: náà tọkọ. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló yẹ kó ti kọ́lé. Ọ̀pọ̀lọpọ̀ ló yẹ kó ti máa gòkọ̀.
1: Ó sì
0: ń rinsẹ̀. Ẹ ti dìú fún. Àmọ́ mo rọ ọ̀rọ̀ jáde lónìí lórúkọ Jésù. Adá ẹ lóhùn. Mo ní adá ẹ lóhùn. Adá ẹ lóhùn. Adá ẹ lóhùn. Gbogbo ẹ tẹ wà lókè òkun tẹ ẹdẹ tó rántí ilé tẹ tún ṣàánú àwọn ọmọ ọlọrun bẹẹ ni àwọn ikọ àwọn ìrìjú ẹ tún ṣàánú wọn wàrà àánú gbà. In the name of Jesus. Àmọ́yé ẹ̀bù
1: lóríṣiríṣi.
0: Mo gbàdúrà ọlọ́run wa ta ọlọ́run lórúkọ Jésù. Ọlọ́run wa bù ọ lẹ́bù. Ọlọ́run wa bù ọ lẹ́bù. Bí o ti ẹ̀jẹ̀ gbangba. Ṣùgbọ́n ní kọ̀ọ̀kan mi ọjọ́ mẹ́sàn-án ni wọ́n fi gbàdúrà fún ẹ̀yìn èèyàn wọ̀nyí.
1: Mo
0: ti àbílẹ̀ nu ni pé
1: ẹ̀jẹ̀
0: mọ̀ pé lẹ́yìn ìgbà tá a tún parí bẹ́ẹ̀ de àwọn èèyàn tún kọ̀ǹtínú àti ṣàánú fún wòlíì. Ẹ máa rí àánú gbà. Mo lè máa rá àánú gbà. Ẹ ò rá àánú gbà. Ẹ ò rá àánú gbà. In the name of Jesus.
1: A
0: wá gbọ́ eléyìí sá. Nti Jesu se yo
1: ya mlenu. What Jesus did will amaze you.
0: Yeah. Nto se yo ya mlenu.
1: What he did will amaze me.
0: Mo de fe ko se ki ya no be.
1: And I want you to have such miracle.
0: And
1: more than that.
0: O sele.
1: Ninu aye ti e lo. To happen in your own life too.
0: En ti o ni sugbon kankan laye owo po.
1: The one that doesn't have repose in their life are not so much.
0: Mama bola are koni kan gba.
1: I know that but my